àmọ̀kẹ́ mọ̀jó ọmọdé yìí òkò tó ni ṣùgbọ́n èmi náà ń òkèrè bó bá fà sí èmi náà fẹ́ sọ̀hún bó bá rè dé kéré èmi náà jupá máa jùṣẹ́ bó bá tún róró èmi náà tún agbádá mi fà ló bá di pé gbogbo ènìyàn pagbo fún wa àjójójó òògùn bò wá bí ẹni òjò ká mọ́nà oko nígbò yá ó rẹ̀ mí mo fa àmọ̀kẹ́ mọ́ra mo dì mọ́ gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ pẹ̀lú ìní díẹ̀ tó kù nínú mi mo ní àmọ̀kẹ́ mo fẹ́ràn rẹ lọ́pọ̀lọpọ̀ òwúlẹ̀ dáhùn ń ṣe ló rẹ́rìn-ín músẹ́ àbúrò ọjọ́ ńlá lọ́jọ́ tá a wí yìí.

ọ̀rọ̀ tá ń sọ yìí mọ̀ ti ṣe díẹ̀ náà ó fẹ́ tó ogójì ọdún báyìí o ó lanú lẹ̀ ni ọjọ́ ọmọ ènìyàn bí ìṣẹ́jú báyìí ni òun ló fi yẹ kí ènìyàn lo àsìkò rẹ̀ ní ìlú tó dára ṣó wárí o àwọn kan ní ìyàwó tá a fẹ́ lóde ijó ẹ̀yìn àròní sùn ìrọ́ pátágbá ni nítèmi àtàmọ̀kẹ́ bó o bá wọnú ọ̀dẹ́ ń bẹ̀ hun àmọ̀kẹ́ ń bẹ́ ń bẹ̀ tó ń bá àwọn ọmọ ọmọ wa ṣe ó rí láti ijọ́ tí mo ti pàdé ọmọdé yìí ìbùkún àti ohun ayọ̀ ló jẹ́ fún mi ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí nǹkan ò bá fararọ àmọ̀kẹ́ àfàmí a ní olówó orí mi ẹ jẹ́ àtú ijó wa ìjó lẹ́ẹ̀kan sí ọ̀tọ̀ ní tewu àbúrò bó bá kan tijó wọn ó là ọ́.